ọmọ bá fẹ́ kí na ọmọ jẹ́ pàtàkì bọ̀ ó ti dèyàn pàtàkì pàtàkì. Harry be like me, ṣe change mo dìyàn tó fi 1,000 naira ra plate no global change. Èmi lẹ́mọ tán ti rò pé kò lè ṣoríire mo bojúwo ọlọ́run kí ni mórí mórí re. Èmi lẹni táwọn aráyé dọ́tí kan so èmi náà rò lẹ́yìn tí mo fi owó control. Ẹyẹ yan jẹ́ ní fọ́lọ́run tó bí ọlọ́run tó bó ṣiṣù òwe tó ṣe ti mi jẹ́ ló bí ṣé ìmọ̀ ọlọ́run iná ló ṣe tí ọkọ ya ọlọ́run jẹ́ ọ̀rẹ́ níwájú má jẹ́ káwó fàyà. Tí bá fẹ́ wọnú yàrá yín tẹ́lẹ̀ ẹ má ní pé dúró ná mo ń já bàlà mi sìn mo ti gbé tú ó lé ná. Ọmọ ọlọ́run ní mi bí ó ń tírì fún èṣù tẹ̀sùbá ní pákẹ́jì rẹ̀ ó máa rí à.

Ọlọ́run mi, ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ nínú ayé mi. Èmi ò màmá rí orí o, ẹlẹ́dàá mi, ṣùgbọ́n mo rí àánú.

0: lọ́rùn bèbí o. Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit to grow sell my account pátápátá. Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi kò ṣe kò ṣe.
2: Ó bá jà náà ti bọ̀ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́ kí ló dé.

0: tẹ́lẹ̀.
1: Tẹ̀mí wáyé bò.
2: Tani ìjà kẹrẹ. Ṣẹ̀yìn náà di mọ́nì rẹ gbẹ́dẹ́.
0: Ó ti ní ṣẹṣẹ méjì ṣẹ̀bẹ̀lẹ̀.
2: Olólólólólò. Olólólólò.
3: Niger FM 102.7, the headquarter of Niger music.

0: Gen Z won Gen Z mi. Àwọn feminist won femi ni. Àwọn ọmọ jealousy mi won fa wàhálà ni tawọn ọmọ jealousy mi. Àwọn ọmọ Gucci Gucci trap lọ jẹ ẹrọ di richy richy. Àwọn ọmọ USA
1: pẹ̀lú. No louder.
0: Ó yá àwọn ọmọ Pablo tí wọn bá mọ WhatsApp. Tí wọn bá dẹ̀ mọ wọn mọ Ramajago. Dáyọ̀ mọ̀ èèyàn Samuel Eto. Àwọn ọmọ wa ti máa gbọ́ sọ̀rọ̀ sókè kíjọba ti máa gbọ́ kọ́ tó dé àwa ti máa lọ tí ní làmàgbà tó bá gbé tiwa lọ. Àwọn ọmọ 3000.